0: ara mi wa lona ko wale.
1: Hey, come on.
0: Emi o ri un to da bi ife ayinde o.
1: Kai kai kai.
0: Ọ̀rọ̀ ìfẹ́ o, ó ń gbọ́ bó ṣe rí wá sí omi ayíǹde. Bó bá rò yá, bó bá pọ̀rọ̀ ọmọkọ̀rọ̀ mi kò ní fẹ́ ní kọ́mọ jẹ́ o. Thinking about you, my love.
1: Hey.
0: Ololu Femi o.
1: Hi.
0: Ololu Femi o. Eh? Otu